0: láti máa lọ sí àwọn ìlú mìíràn ní ojú omi ni, lójú òfúrufú ni, wípé èyí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di àwátì nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ti kú sí ojú ọ̀nà, bóyá ojú omi tàbí ní orí àwọn aṣálẹ̀ ní èyí tí ò bá ìlera àwọn èèyàn mu. Ó wá sọ wípé kí oníkálukú tẹpá mọ́ṣẹ́ rẹ̀, kí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè wọn, dípò kí wọ́n máa fẹ̀mí ara wọn wéwu kiri. Àwọn afurasí méjì ni ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, ní èyí tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìlú Ìjẹ̀bú-òde ni ọwọ́ ti tó wọn. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, Olúṣèyí Babáṣèyí, òun ni ó kéde wípé ìtanilólobó láti ọ̀dọ̀ àwọn aṣọ́gbó ní ìpínlẹ̀ náà, òun ni àwọn ọlọ́pàá ti sáré mú iṣẹ́ ṣe, tí wọ́n sì rí ọwọ́ tó àwọn ará àbí yìí ní agbègbè kan tí wọ́n pè ní Àtibà ní ìlú Ìjẹ̀bú-òde, tí wọ́n sì sọ wípé ìwádìí sì tún ń lọ lọ́wọ́ lórí wọn. Ìjọba àpapọ̀ ti gbé ẹ̀rọ amúnáwá èyí tí ó tó 20 megawatt sí ìlú Kogi. Ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìdàgbàsókè irin, Shuaibu Audu, ó ní ó ṣe ìfilọ́lẹ̀ ètò ẹ̀rọ amúnáwá náà ní agbègbè kan tí wọ́n ń pè ní Ẹ̀gúnmẹ̀ ní ìjọba àbílẹ̀ Dèkínà ní ìlú Kogi. Wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀rọ amúnáwá yìí òun ni èyí tí ó tóbi jùlọ ní agbègbè àárín gbùngbùn àríwá. Ẹni tí ó kéde ọ̀rọ̀ yìí ni ẹni tí ó wọ́n sọ wípé àwọn ẹ̀rọ amúnáwá méjì mìíràn ó tún wà ní ìlú Kogi pẹ̀lú, ní èyí tí wọ́n tún ṣe ìfilọ́lẹ̀ rẹ̀, tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR, tí wọ́n sì pinnu ètò àti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà jẹ mọ̀dùmọ́dù ìjọba lábẹ́ àsíá Renew Hope Agenda, èyí tí wọ́n kàn nípa wípé àwọn ìpínlẹ̀ Kogi náà gbọ́dọ̀ gbádùn níbẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport. Nigerian Super Falcons on Friday began preparation for the 2026 Women African Cup of Nations with a 2-1 victory over Senegal. The friendly match played at the Remo Star Stadium in Ikeni, Ogun State, saw Victorian striker Asisat Oshola giving Nigeria the lead from the penalty spot in the 32nd minute. In a separate news, the Federation of International Football Association has announced a new pre-match ceremony format for the 2026 World Cup that will involve all players' names in a match day squad rather than only the starting lineups. The new format